ẹwọ ọyà fún mi. Ee sani asura bá fún tuntun mo. Àwọn yìí náà mi ayọ, wọ́n yìí náà mi ayọ. Ee sani ayọ̀dọ̀ yìí náà mi asuo. Ẹwọ ọyà fún mi. Ee sani asura bá fún tuntun mo. Wọ́n yìí náà mi ayọ. Everything is all about food. Ah, that's why, why you are you? Why you are you?